kwabɔne ahwɛ to me be na wa bebo aduane sɛ wo di aduane sɛ fɛm na aduane na nsua ntɔ ngusu aduane be ye tɛnye aduane yɔ na bɔ aduane na bɔ aduane de ma ho ɛmu sɛ wo na odua ya wo na wo dɔ ho be aduane na ma aduane ne ye na mi kasa kyerɛ wo ɛna mi kasa kyerɛ sɛ sa wa brabɔ ɔsɛ wo ninim dia yɛ ndi nti obi yɛ adwuma adwuma no ɔninim dia wɔm adwuma